wọ́n mẹ́kẹ́ dọ́fẹ́tọ́ chọ́nlẹ̀ ọmọ yára wọn dọ́fẹ́ná wùhàn bí a sì bá fẹ́ tán lẹ́àmẹ́ nẹ́nẹ́kẹ́ ó wọ̀nà alọ́nudọ́ alọ́nudọ́ wọ̀wọ̀ lẹ́wàmẹ́ abẹ́ agbẹ̀nọ̀fẹ́ àjẹgọ́mẹ́ wẹ́ adẹ́ bláfọ́fọ́rẹ́kẹ́ bláfọ́fọ́nẹ́ blátọ̀ blátọ̀ fọ́rẹ́kẹ́ blátọ̀ fọ́tọ̀ blánẹ́ fọ́rẹ́kẹ́ blá àtọ́n ọ̀chọ́n bẹ́ agbẹ̀nọ̀fẹ́ vẹ́vẹ́á wà wẹ́lẹ̀ yín ẹ̀ má.